0: Her father is beseeching. Is beseeching.
1: Bí a bá ti bí mo bá ti ń gbàdúrà.
0: As he prays.
1: Ẹjọ́ àmì yín ẹjẹ́ kó rò pé
0: gan. Amen be turned round.
1: Orí ọ̀fẹ́ tí àwọn bàbá fún àwa ọmọ yìí.
0: Given to us.
1: Yóò ṣiṣẹ́.
0: We work.
1: Nínú ayé gbogbo wa.
0: In all our lives.
1: Bàbá ní orúkọ Jésù.
0: Amen.
1: Ogun ni fún orúkọ rẹ.
0: Hallelujah.
1: Kí ayé lè mọ̀ pé ìwọ ni Ọlọ́run.
0: Oh yes.
1: Àti wípé ìwọ tú iná àwọn àyàn fẹ́ dá.
0: Yes Lord.
1: Mo bẹ̀rẹ̀ ọwọ́ Olúwa ní titun sórí gbogbo àwọn tó ṣetán nínú ìpàgọ́ yìí bí a ti ń parí lọ. Jẹ́ kí ọwọ́ rẹ sọ̀kalẹ̀.
0: Amen.
1: Come on. Ní orúkọ Jésù. Olúwa jẹ́ kí ọwọ́ rẹ sọ̀kalẹ̀ sára.
0: Amen.
1: Gbogbo àwọn tí a ṣetán fún iṣẹ́ náà, àwọn tí a ṣetán láti jí lójú oorun ní orúkọ Jésù. Ọwọ́ ìsọjí kó wọlé sí wa lára.
0: Amen.
1: Àmì yẹn kù díẹ̀ kó wọlé sí wa lára.
0: Amen.
1: Kí ọwọ́ Olúwa wọlé sí wa lára.
0: Amen.
1: Mo ní kí ọwọ́ Olúwa kó wọlé sí wa lára.
0: Amen.
1: Ọwọ́ ìsọjí ní orúkọ Jésù kó gbé wa dìde bá.
0: Amen.
1: Gbogbo àwọn tí ẹ̀ṣẹ́ ti mú ká sun oorun ikú láti òní lọ ní orúkọ Jésù nínú ìràfọ̀ ẹ̀ṣẹ̀ agbára ẹ̀mí ló máa gbé wa jáde. Gbogbo àwọn tí àníyàn tó ti pa ọkùnrin inú wa lónìí agbára àníyàn yẹn ó di òkú. Àwọn ohun tó sọ wá di ẹni tó ń sùn Olúwa ṣẹ́gun rẹ̀ lórí. Ohun tuntun fọ̀ sáyé wa.
0: Amen.
1: Mo ní ohun ìyanu fọ̀ sí ayé.
0: Amen.
1: Dìde jẹun torí ọ̀nà náà jì. Ohun ìyanu tí ó sọ fún ọ pé kó rìn jìnà ó tọ̀ ọ́ wá.
0: Amen.
1: Olúwa mo gbàdúrà àwọn bàbá tí o ti lò láti gbé ètò yìí kalẹ̀ àárẹ̀ má jẹ́ mú wọn.
0: Amen.
1: Akọni inú wọn má jẹ́ ó kú láíláí.
0: Amen.
1: Akọni inú wọn má jẹ́ ó tó gbé.
0: Amen.
1: Ògo ni fún orúkọ rẹ.
0: Hallelujah.
1: Gbogbo àwọn ẹ̀bùn àtòrí ọ̀fẹ́ tó ti sàn ọ̀rọ̀ Olúwa àti ọwọ́ Olúwa òyà jí wọn dìde.
0: Amen.
1: Ní orúkọ Jésù Kristì Olúwa wa.
0: Amen. Amen. Amen in Jesus name. A round of applause for darling Jesus.
2: Bí a ti ń tẹ̀síwájú ká tó ṣe ojú
0: kan. As we are progressing before the next thing.
2: Ẹ̀yọ́ léde bá jẹ́ sí dada Victoria Olúbùnmi from Ẹ̀fọ́ Alayè.
0: The name mentioned from Ẹ̀fọ́ Alayè.
2: Ó fẹ́ fi àkókò yìí kí àwọn màmá wa.
0: Our father is using this period to greet our mother in the Lord.
2: Lady Evangelist Mrs. CO Fọlọ́runṣọ.
0: Our mother Mama Fọlọ́runṣọ.
2: Tí wọ́n jẹ́ national PRO.
0: Hallelujah. Hallelujah.
2: Àwọn ni national PRO fún nísòro àáfin ní microphone.
0: Àáfin ní microphone.
2: Àwọn ni national PRO fún minister's wife
0: forum. For minister's wife forum.
2: Àwọn náà ni wọ́n ń tọ́jú bàbá wa tó ń fi yọ
0: bí sí. And the one taking care of our father in the Lord.
2: Àwọn bàbá wa Fọlọ́runṣọ.
0: Making him to be younger.
2: Tí ó jẹ́ ìkan lára àwọn. Sona
0: Evangelist
2: Sona Evangelist Sona Evangelist fún Oyo State. Ẹ rí pé bàbá ń yọ pí sí.
0: Iṣẹ́
2: ọwọ́ màmá ni. So
0: a
2: wà fún màmá ní
0: microphone.
2: Ọpẹ́lọpẹ́ màmá lára yín.

0: Hallelujah. Listen to me. Bí wọ́n ti bẹ̀rẹ̀ orin yẹn, ta ló interpret mi? O ti ṣiṣẹ́ lẹ́ẹ̀kan, ẹ fún mi lẹ́lòmíì. Bí wọ́n ti bẹ̀rẹ̀ orin yẹn, ohun tí ẹ̀mí mọ́ bá mi sọ.
1: What the Holy Spirit minister to my heart?
0: A gbọ́dọ̀ lọ́ọ̀ṣì àwo yìí ní next year.
1: We must launch that session next year by God's grace. Amen. Amen. Amen. Amen. Amen. Amen.
0: Àwo yìí gbọ́dọ̀ jáde.
1: This album must come out. Amen. It is so.
0: Yes, sir. Sherry.
1: You see?
0: Ẹyin Zona Ẹwa.
1: The Zona leaders, please come. Zona evangelists. We are the one that have this branch.
0: Kí la fẹ́ ṣe kí
1: àwọn yóò jáde? What do you want to do for the album to come out successfully?
0: 100,000 àkọ́kọ́ rèé. By the special grace of God, I will donate 50,000.
1: Another 20,000.
0: Ẹ bá mi bọ́ síbí wá.
2: Another 20,000.
1: Kí ẹgbẹ̀rún lọ́nà ọgbọ̀n àbí.
0: Bọ́ síbí.
2: 12,000.
0: Ẹ sọ̀rọ̀. Talk.
2: Okay, hallelujah.
0: Wọ́n ní kó sọ̀rọ̀. Máṣáwàdà.
2: Ọ̀dà. I raised it to 30,000.
1: Lọ́dọ̀ fi ẹgbẹ̀rún lọ́dọ̀ ọgbọ̀n sílẹ̀.
2: Lọ́wọ́ báyìí, ẹgbẹ̀rún mẹ́wàá ni.
0: Yes. 20,000 added.
1: Àwọn náà fi ẹgbẹ̀rún lọ́dọ̀ ogún sílẹ̀.
2: 25.
1: Àwọn fi lọ́dọ̀ ọgbọ̀n sílẹ̀.
2: 30,000.
1: Àwọn fi lọ́dọ̀ ọgbọ̀n sílẹ̀.
2: 50,000 naira.
1: Lọ́nà àádọ́ta sílẹ̀.
2: 10,000.
1: Àwọn fi lọ́nà mẹ́wàá ẹgbẹ̀rún mẹ́wàá sílẹ̀. Lọ́nà márùndínlọ́gbọ̀n sílẹ̀.
0: Where's Baba Oluwadepo? All right. Ẹ fún wọn ní àkáǹtì tí bóyá tọ̀dọ̀ yín tó máa yá. Ẹ má sọ sí àkáǹtì ajínigbé.
2: Àkáǹtì nọmba 0141.
1: That is the account number that you are sending it to.
2: 607697.
1: Again, sir.
2: 0141 41 GT. 60 76 76 97 97
1: GT Bank. Lẹ́ẹ̀kan sí, sir.
2: 0141 41 40 60 76 77 97
1: GT Bank.
2: Olúwadépo Aisaya Kayode.
1: Olúwadépo Aisaya Kayode.
2: Ẹjọ́ tí ẹ bá ti ń send ẹ máa fi narí sàn sí o.
1: Identify.
2: Ẹ máa fi narí sàn sí donation
1: for the what money is for.
0: Tí a bá rí àwọn obìnrin àwọn màmá wa náà tí wọ́n nífẹ̀ẹ́ láti bá wa fọwọ́sowọ́pọ̀ nínú pé káwo yìí ó jáde
1: níwò
0: yìí next year ẹ lè jáde wá kẹta wá. Ṣé mo rí obìnrin
1: mo rí rẹ̀? Yes, ma'am.
0: Ẹ ṣe mọ̀, yóò dà fún yín. Tí nǹkan ó bá lọ òkè, kwaya náà wà ń bẹ̀. Ẹ ka kwaya, ẹ ka kọrin wà ń bẹ̀.
1: if a church is going to progress and enlarge, choir department has a lot to contribute to it.

0: olúwa kó dáwọlé yín bẹ́ẹ̀ ni kò rí ó ti rí bẹ́ẹ̀ jésù olúwa wa iṣẹ́ kan tó kù within 1 minute
1: the remaining assignment within 1 minute
0: èmi náà ni màá ṣáájú ẹ̀
1: I will lead
0: ẹ jọ̀wọ́ àwọn fún ìtẹ̀síwájú iṣẹ́ yìí
1: for the progress of this assignment
0: ẹ jọ mo fẹ́ àwọn tí ó lè fi gbogbo má dá má jẹ̀mú o
1: don't make a covenant that can use all the soul to support this ministry just need 10 people something happened yesterday and it's like and I've called on to God if he can help me when
0: they're
1: about to give them meal yesterday
0: wọ́n ní àwọn kan gba káàdì àwọn tó fún àwọn adónàmí ẹ̀ ṣe bẹ́ẹ̀ but mo ti lọ sí international conference dada so mo rí bí a ṣe ń mo rí pé wọ́n máa ń fúnra wọn lóúnjẹ dáadáa but ní agbára ọlọ́run tí àwọn bàbá gbà mí láàyè ní next year
1: by God's power if I'm allowed permitted
0: ma fún ìrẹsì ọlọ́run 1000 ní oúnjẹ ní Thursday and Friday so ẹ dáwó
1: whether
0: ẹ dáwó
1: you pay or not
0: I will do it
1: máa ṣe
0: so bí wọ́n ṣe wojú láti fún olóúnjẹ I don't like it
1: as meal is being given today
0: kò tẹ́ mi lọ́rùn
1: not satisfied
0: ìgbà tẹ́ bá hó sì wá ní January wọ́n fún ibodè wa lóúnjẹ so mo fẹ́ kí ó wà nù tíìmù pé awake Christ approaches as a minister agbúdọ̀ máa pe pastor gbẹ́là náà àwọn náà máa jọ mi God bless you sir tó mọ àmàlà bá dáadáa so a fẹ́ àwọn tí
1: we want people
0: tí ọlọ́run bá ràn lọ́wọ́
1: that God has helped
0: bẹ́ẹ̀ láti pé ká máa kúra jọ kí ká múná wa dùn
1: ní pàdé to make ourselves happy in this conference
0: ìfẹ́ la fi kúra wa jọ síbí
1: báyìí we gathered ourselves with love
0: ẹ já lo ìfẹ́ yẹn délẹ̀
1: let us use it to an end
0: bọ́lá sí gbà wá láàyè
1: if God permitted us
0: fẹ́ máa ṣe lọ náà nìyẹn
1: it will continue the same way
0: ṣùgbọ́n dé sí yíyà
1: ní ọdún tó ń bọ̀
0: ma fún 1000 lóúnjẹ
1: I will feed 1000 people on Thursday
0: Friday
1: and on Friday
0: adara fún wa
1: amen
0: so bàbá ẹ bá wo àwọn aláṣẹ tí máa fún dáná dáná ẹ bá wo ẹ jọ mo fẹ́ yẹn 20
1: I want 20 people
0: who can join me
1: so just join me
0: 10,000 péré
1: 10,000 each
0: yẹ 20
1: 20 people
0: within 1 minute
1: láàrin ìṣẹ́jú kan
0: kí bàbá gbàdúrà fún wọn
1: and let our father pay on it
0: kó jọ mi yẹ 20
1: 20
0: péré
1: just 20
0: yes tó lè just ní 1 minute kó kàn sún ẹ pé mo mark ìpàdé yìí
1: so it to mark this conference
0: God bless you sir one yes yes yes 20 mo fẹ́ mo ti God bless ẹ máa bàbá máa pray for you God bless you
1: please come out
0: yes yóò dára fún yín máa bọ̀ máa bọ̀ máa bọ̀ yes God bless you n tẹ́ mi lọ sí lórúkẹ ẹ̀dẹ́ nìyẹn o ah baba God bless you sir I trust you sir I trust you sir I trust you God bless you sir I love you sir yes yes baba n ka o seven la ma da o do yóò da fún yín yes yes seven yes yes mabu mabu mabu mabu mabu 10,000 mabu mabu mabu mabu kíákíá o lórúkọ jésù o máa dá fún yín
1: ah me
0: mo lọ máa dá fún oyé.
1: Ah, me.
0: Mo ní o máa dá fún oyé.
1: Ah, me.
0: Mo lọ máa. dáadáa fún oyé.
1: Ah, me.
0: Èmi ò gbé ìbò ń tè mi.
1: I don't understand English language.
0: Mi ò gba lébe kọjá.
1: I never attended.
0: Ṣùgbọ́n ọlọ́run kẹ́ sàánú mi.
1: God have mercy on me.
0: Mo fi ọdún mẹ́ta de 6,000 lórí òkun mi bẹ́ẹ̀ 6,000.
1: I used 3,000 naira.
0: Mo máa lọ yá 4,000 sí, mo drop ẹ̀ lórí òkun
1: ẹ̀jẹ̀. I had to learn 4,000 naira more.
0: Ọjọ́ náà ni mo rí bàbá àbíyé.
1: The day I saw Baba Abiyo.
0: Mi ò rí wọn sójú nígbà
1: yóò. I never seen physically.
0: Mo kàn wọ́n jálẹ̀ tẹnu ilẹ̀
1: wa. I saw him come out from the ground.
0: Ó ní o ṣe èyí tán.
1: You've done this.
0: Látò nínú.
1: From today henceforth.
0: Owó ò ní wọn.
1: You never lack money.
0: Má kí ló fẹ́ ṣiṣẹ́? Yes. 20 ni mo fẹ́.
1: 20.
0: 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10. Ah, ó sì kú oyá. Má bọ̀ iye má bọ̀ káwọn gbàdúrà, àbàwọ̀ ló má gbàdúrà, àbàwọ̀ ló má gbàdúrà. Ok, ẹ jẹ́ n fi 5,000 kó jẹ́ wọn. 5,000 kó jẹ́ wọn. Má bọ̀. 5,000 kó jẹ́ wọn. Please, ẹ jẹ́ olóòótọ́ o. Ẹ jẹ́ bá ọ, oye ẹ̀wọ̀n, ẹ jẹ́ ká ní tírù ẹ̀sìn bí báyìí, àti tó ní. Ní ẹ̀ẹ̀kan, bí mo ṣe dé, mo fẹ́ transfer owó. Wọ́n ní kí n lọ gba pos. Gbọ́n tí mo fẹ́ transfer. Tí mo fẹ́ fi ká mi transfer kó tí mi ò mọ̀wé. So mi ì dẹ̀gbà kéèyàn máa wo ohun tí mo wà níbẹ̀. So mi ì mọ ipa mi ì mọ̀wé. So káàdì ni mi máa ń lò. Dead by the sea daddy. So mo fẹ́ transfer, mi lè transfer owó yẹn. So ó fẹ́ kọjá bí 50-100 mi ṣe jù ẹ́ mi lè. Màá ṣe ìpè yẹn ní àfún mi, màá lọ dá padà fún tọ̀hún. Ṣùgbọ́n bá ti kọjá yẹn mi ì lè ṣe. So ẹjọ́ a need the POS àti tó ní ká máa gbé wá. Ẹ máa transfer bẹ́ẹ̀ ni. Ẹ máa tọ́ ẹ fọ́ account number. Ṣé POS wà ń bẹ̀ yẹ? Ẹ kó mu wá kí n ṣe tèmi. Èmi ò mọ ibi tí máa ṣe sí. Chọ́ọ̀chì. Ẹni kí n máa pè fún ọ. Ẹ ṣe mọ́ mi.
2: Account tí a máa ṣe owó yẹn sí nìyẹn. CAC Supreme Council. Evangelical Department, Zenith Bank, account number 131.
0: Bàbá máa gbàdúrà fún
2: mi. 131-08-99-791 Zenith Bank.
0: Zenith Bank.
2: CAC Supreme Council. Evangelical Department. O ma gbe jade. 131-08-99-791
0: O ti jade. Ẹ ẹni kéti. For seed. Yeah. Ọtọ́ mú káṣí ẹ̀ kan drop ẹ̀. Àwọn ọ̀nà mú kan káṣí wa kan drop ẹ̀. God bless you, mama.
2: 131.
0: Ostrada, please.
2: 089.
0: POS, POS, da.
2: 9791.
0: Ẹgbẹ́ wa.
2: 131-089-9791. Ó máa gbé CAC Supreme Council Evangelical Department ló máa gbé jáde Zenith Bank. Ẹni? No, mo kọ nǹkan sáwọn eléyìí. Ẹ lè kọ́ lọ́dọ̀ wọn bẹ̀.
0: Seed. Èmi ni màá ṣáájú 20 kẹ́rẹ́ fún mi 20 so 10 mo pè fún ọ so mi lọ ṣáájú ogun. Ẹ ní jíyà nínú ayé. Bí n bá fi ọdún kan wọ pátá kan tí mi ìrora mi. Elia Satadia, ẹgbọ́ ẹ ò ní jí ẹ̀rín ní wáyé.
1: Ah, me.
0: Lórúkọ jẹ́ ẹ ò ní jí ẹ̀rín ní wáyé.
1: Ah, me.
0: Ẹ sọ̀rọ̀ jáde o. Mo sọ jáde ẹ ò ní jíyà nínú ayé.
1: Mi.
0: Bóyá lóòótọ́ ni mo jere ke fun ojo meta ti mo fi ati igba ninu oko lo ngba ti ebi pa mi tolo si yi pada egbo loruko jesu ore o si fun aye aye
1: re mi
0: a loruko jesu ko de afun ebe
1: ami
0: eno yado
1: ami
0: eno yado
1: ami
0: eno yado
1: ami
0: eno yado
1: ami
0: eno yado
1: ami
0: eno yado
1: ami
0: eno yado
1: ami
0: eno yado
1: ami
0: mo ne no yado
1: ami
0: ah mo ne no yado
1: ami
0: mo ne no yado
1: ami
0: ah eno yado
1: ami
0: ah eno yado
1: ami
0: eno yado
1: ami
0: ah eno yado
1: ami
0: ah eno yado
1: ami
0: ah eno yado
1: ami
0: ah eno yado
1: ami
0: se ani kori
1: ami
0: o ti ri be
1: ami
0: o se be
1: ami
0: jesu oluwa wa
1: ami ami ami lo ko jesu
0: eje foro fesi eje o simule foro fesi fun wa ba won yin ejo to ba ni 2000 ma mu bo
1: 2000

0: Jesus' name.
1: Mo sọ tẹ́lẹ̀.
0: I prophesy.
1: Gbogbo ẹgbẹ́ ajínrere.
0: Every evangelist.
1: Àti gbogbo ẹ̀yin bàbá bàbá àti màmá màmá àti ẹ̀mí tí mo sọ̀rọ̀. Mo kéde bí orúkọ ló wà. Ìṣẹ̀lẹ̀ tó lè mú ká di ẹlòmíì láti dàfúdà. Ìṣẹ̀lẹ̀ yẹn kò ní dé bá wa. Ẹ gbọ́.
0: Listen.
1: Ìjọ CAC.
0: Christ Apostolic Church.
1: Gbogbo àwọn aláṣẹ wa pátá.
0: Authority.
1: Ẹ̀mí mímọ́ bá wa dì wọ́n mú.
0: Amen.
1: Gbogbo aláṣẹ bẹ̀rẹ̀ láti orí àwọn principal officers títí.

ajẹ̀mú àṣẹwọ̀ tí a jẹ́ aláṣẹ fún ìjọ yìí ní orúkọ Jésù Kristi ni mo pàṣẹ ìjì tó lè já ẹ̀mí wa légbodò tó lè mú ká kú ikú àìtọ́jọ́ nídìí iṣẹ́ tàbí tó lè mú ká wọlé àìsà tàbí tó lè mú ká di ẹnu àrùkà ìjì yẹn ní orúkọ Jésù kò ní já wa. Mo sọ eléyìí o ní orúkọ Jésù ẹ̀yin tí ẹ bá

0: yọka.
1: Amen.
0: Báwo sọ ni ẹ yọka.
1: Amen.
0: Bẹ́ẹ̀ ni kori.
1: Amen.
0: O kori fún Ọlọ́run.
1: Hallelujah.
0: Nítorí tí a ti rí gbà ní orúkọ Jésù Kristi Olúwa wa.
1: Amen. Amen. Amen. In Jesus' name. Let's pray on these prayer points.
0: Orúkọ Jésù.
1: Amen.
0: Ìwé ẹ̀bẹ̀ àdúrà àwọn ènìyàn ni Olúwa tí wọ́n kọ́ fún ìwọ Ọlọ́run. Ìwọ́ tó kàwé ẹ̀bẹ̀ Ẹsikáyà ọba tó sì dáhùn àdúrà rẹ̀. Gbogbo ohun tí a bèrè ní pátápátá lórúkọ Jésù Olúwa dáhùn rẹ̀.
1: Amen.
0: Gbogbo èyí tẹ kó pátá èsì ayọ̀ kó tẹ̀ yẹ wá.
1: Amen.
0: Lórí ohun tẹ kọ ìtẹ gbé Ọlọ́run ga.
1: Amen.
0: Àṣẹ Ọlọ́run kó mu ṣe.
1: Amen.
0: Kó mu ṣe.
1: Amen.
0: Kó mu ṣe.
1: Amen.
0: Ohun tó kọ lẹ́gbẹ́ Ọlọ́run bá ẹ kọ.
1: Amen.
0: Ohun tó fẹ́ yẹ kọ́ Ọlọ́run bá ẹ fẹ́.
1: Amen.
0: Ìyanu tó ṣe láyé rẹ̀.
1: Amen.
0: Olúwa gbọ́ àdúrà.
1: Amen.
0: Lórúkọ Jésù Kristi Olúwa.
1: Amen. Amen. Amen. In Jesus' name.
2: Congratulations.
3: Ẹ wá sọ fẹ́ ni ẹ pé a tún jọ ṣàmọ́dún.
4: Tẹ́sán mọ́lá wí ṣàwí tẹ́sán lọ́dọ̀ yíyà.
3: Tí ń ṣe sẹ́yìn.
4: Other conference we have been having.
3: Ọdún yìí la ṣe ní the largest crowd.
4: This year we are able to witness large crowd turn up. Large turn up.
3: A sì fẹ́ rọ gbogbo àwọn pé ibi kíkẹ́ tí ẹ bá tó máa gbé sí ní ọdún tó ń bọ̀.
4: The place where the venue of next year conference.
3: Ẹja máa múra sílẹ̀ láti kópa níbẹ̀.
4: Let's prepare to be a participant there.
3: Ẹja mẹ́ni.

0: Bákan náà mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ìyàwó bàbá wa gbogbo.
1: All our ministers well, I appreciate you.
0: Bẹ̀rẹ̀ látòrí àwọn bàbá wa.
1: All our fathers
0: kọ́ lọ́hùn sọ.
1: Bàbá mi fẹ́ lọ́hùn sọ.
0: Mọ́mì adúpẹ́ púpọ̀ lọ́wọ́ ni o.
1: Mọ́mì we appreciate you.
0: Ẹkú ìtọ́jú bàbá wa.
1: Thank you for taking our father.
0: Ẹ ṣe gan. Thank you for your time and for being there for us.
1: Ẹ ṣe fún àkókò ìtẹ́sí.
0: Mọ̀láwá Adétúnjí.
1: Mọ̀láwá Adétúnjí.
0: Láti Sango.
1: From Sango.
0: Mo lè sọ wípé mama she's my mother.
1: Mo tún lè sọ pé ìyá mi ni wọ́n.
0: Because Baba is my father.
1: Nígbà bàbá mi ni wọ́n.
0: Oh, the Lord will be with you in Jesus.
1: Olúwa yóò tún mọ wa gbàgbọ́ nínú mà.
0: I appreciate every one of us from each town.
1: Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo wa ní ẹnì kọ̀ọ̀kan.
0: And each state.
1: Láti ìpínlẹ̀ Tatu àti Ìlú Tatu.
0: For your time and for your support.
1: Fún àkókò yìí àti ìfọwọ́sowọ́pọ̀ yìí.
0: We appreciate your contribution to us.
1: Àmọ́ rírì ìfọwọ́sowọ́pọ̀ àti ìfisílẹ̀ yìí.
0: I pray.
1: Mo tún gbàdúrà fún yín.
0: When you call on somebody.
1: Tẹ bá pẹ́ nìkan ṣoṣo.
0: 10 people will surface for you in that
1: place. Èyí mẹ́wàá ni ó darí lò ní agbára Ọlọ́run.
0: Once again.
1: Lẹ́ẹ̀kan sí.
0: I celebrate my father in the law.
1: Mo tún gbọ́dọ̀ ọlọ́run fún bàbá mi wù wá sẹ́ẹ̀.
0: Ẹ̀yin yín máa gbẹ máa pẹ fún wa
1: lọ. Ìṣàlọ́ Jésù rẹ̀ sí Jesus.
0: Ẹ ti ń tẹ òní tán o.
1: Ìṣúkọ ti tán.
0: Ẹ ní kú lórúkọ Jésù. Ẹ ò sì ní pẹ́. Lórúkọ Jésù ẹ ó bá wa pẹ́.
1: Ìṣàlọ́ ìbọ̀.
0: Lastly, I thank God for this church.

ìṣẹ́jú yìí ni mo pe àwọn bàbá wa ajíhìnrere àgbà fún ìjọ apostolic christian ní gbogbo àgbáyé. Àwọn bàbá wa prophet Ogunrinde àtẹ̀wọ́lá fún Jésù kí gbogbo ẹni tó dìde.

0: torí àwọn nǹkan tí ọlọ́run fẹ́ ṣe lónìí ó yàtọ̀ púpọ̀. Kò dẹ̀ fẹ́ ká lo èdè kan ṣoṣo kí gbogbo wa pátápátá ká dẹ̀ gbàdúrà bí ẹni tí ò gbàdúrà rí.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Kò ní rin àrìnà. Àwọn èdè kan bẹ́ẹ̀ tí Jésù Olúwa lò tá a fẹ́ fi gbàdúrà. Kò ṣe tá a fẹ́ bèèrè lónìí ju agbára lọ sà. Bá agbára bá dé, ìkólọ yóò padà. Bí agbára bá dé, ọ̀nà tó dí ọ̀la. Bí agbára bá dé, ohun tó kú nínú ayé wa yóò jì. Nínú ìwé Jòhánù ní orí kejìdínlógún. Ẹni tí ó ká yẹ àwọn bá mi ká pẹ̀lẹ́pẹ̀lẹ́. A fẹ́ wo àwọn àkànṣe ọ̀rọ̀ kọ̀ọ̀kan tó wà ń bẹ̀. Láti ẹsẹ̀ ìkẹrin lẹ ti bẹ̀rẹ̀. Nítorí náà, bí Jésù Olúwa ti mọ gbogbo nǹkan tí ń bọ̀ wá báhun. Ta lẹ̀ ń wá, ìbéèrè àkọ́kọ́ nìyẹn o, ta lẹ̀ ń wá, torí òun mọ̀ wípé òun ni wọ́n ń wá láti dojú ogun kọ, láti yẹ̀yẹ́ rẹ̀, láti sọ fún un pé kò tó ẹni jẹ́ ń pè lọ́mọ Ọlọ́run tàbí alágbára. Ṣùgbọ́n ó nítorí pé iná yẹn ń bẹ́ẹ̀ agbára yẹn bẹ́ẹ̀ àṣẹ yẹn bẹ́ẹ̀ orúkọ yẹn bẹ́ẹ̀ òkìkí yẹn bẹ́ẹ̀ ó lè fi ẹnu ara rẹ̀ sọ confidentially pé ta lẹ̀ ń wá. Yes, wọ́n dá lóhùn pé Jésù ti Nasareti ni ó wí fún wọn pé èmi nìyí ẹni tí ó fi hàn ọ́ pẹ̀lú wọn. Ọdẹ méjì o èmi nìyí yẹn mo fẹ́ kẹ́ ẹ máa tẹ̀lé mi ká lọ. Yes, wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀. Yes. O tún bí wọ́n léèrè lẹ́ẹ̀kẹta tẹ ta lẹ̀ ń wá. Èmi nìyí. Bẹ́mi lẹ bá ń wá. Ẹ jẹ́ káwọn tí ò mọ nǹkan kan nípa mi ó máa lọ. A fẹ́ béèrè agbára Ọlọ́run ká tó lọ. Ìdí ni pé ẹni tá a fojú jọ, ẹni tẹ̀mí ṣèmílé, ẹni tí gbogbo olùṣọ́ àgùntàn àtàjì ìrètí ń bẹ ń bí ṣèmílé, ẹni tí àwọn akọni tí ń kọrin yìí ṣèmílé, ẹni tí ẹ̀yìn gbogbo tẹ́ ẹ dúró ṣèmílé, òun náà ni Jésù Olúwa. Ohun tá a dẹ̀ fi ṣèmílé ni wípé gbogbo agbára láyé àti lọ́run ọwọ́ rẹ̀ ló wà. Ẹ̀rẹ̀ òjọ́ tá a ti ń bá bọ̀ bá a ti ń wọlé pẹ̀lú ẹ̀ tá ń jáde pẹ̀lú orúkọ rẹ̀ kò tí ì síbi tá a gbégbé orúkọ Jésù Olúwa sókè tá a ti kàn jọ̀gbọ̀n rí láyé. Ọlọ́run tó fẹ́ ṣe nǹkan tuntun báyìí. Èmi nìyí lẹ́ẹ̀kínní. Ìgbódì èmi nìyí lẹ́ẹ̀kejì. Péèrè sọ pé wọ́n bì sẹ́yìn wọ́n ṣubú lulẹ̀. Agbára ló jẹ́ bẹ́ẹ̀ sà. Agbára la fẹ́ béèrè níbí. Torí a ti ráwọn èèyàn ti ń béèrè pé níbo ni wọn péjọ sí kí ni ń ṣe bẹ̀. Ẹ lọ káyé wọn. Ẹ jẹ́ àmọ́ nǹkan tí wọ́n ń ṣe ń bẹ̀. Orí ilẹ̀ táwa dúró sí ẹni tá a dúró tì Ọlọ́run. Láìdẹ̀ pẹ́ rárá sà mọ̀ láìpẹ́ rárá ibí yìí máa di ọjà àgbáyé. Ètò Ọlọ́run nìyẹn. Kò sẹ́ni tí wọn ìkẹ́gàn rẹ̀. Ṣùgbọ́n nígbà tágbára Ọlọ́run bá sọ̀kalẹ̀ ẹ̀gàn yóò fò lọ. Onírúurú ẹ̀gàn la rí nínú ayé Ana nínú ayé Sara. Ṣùgbọ́n nígbà tó débì kan dúró ogun ẹ̀gàn ṣe kíni o ọ̀tan pátápátá. Láyé rẹ̀ ẹ̀gàn máa tán. Àmì yẹ̀yẹ́ máa lọ. Ṣùgbọ́n a ní ìdí agbára Ọlọ́run. A ní ìdí agbára Ọlọ́run. Ọwọ́ á sọ fún wọn pé tó bá ṣe pé mẹ́lẹ̀ ń wá. Èmi náà kúkú ti mọ̀ pé nǹkan kan ó ṣẹlẹ̀. Mo mọ̀ pé mi lẹ̀ ń wá. Gbogbo àwọn tó dúró ìpátá ẹjẹ́ wọn máa lọ o. Ṣé ẹ rí ẹ̀yin olùṣọ́ àgùntàn ẹjẹ́ gbàdúrà bí ẹni wọ́n ń wá. Nítorí pé tẹ́nìkan bá kú nínú ìjọ gbà níbi tó gbé jọ́sìn ìwọ náà ń wá láti pàṣẹ ẹ̀jẹ̀. Ọ̀rẹ́ gbọ́dọ̀ múra gan. Bá láboyún bá bímọ tì í. Tó dàbí ẹni wípé a dúpẹ́ pé ẹ̀mí ẹ̀ yé òkú ọmọ ló bí. Kí ló go pásítọ̀ ń bẹ̀ yẹn sà. ntoba mo ti won ba da enikan duro to se pataki ni bi ise ninu ijo to wa ko de ri ise mi o di liability si wo gan lorun.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Àwọn tó ń pàtẹ́wọ́ ní kọ̀kọ̀ tó ń sọ kójúfẹ́ ti wà náà wọ́n padà jọyìn wà ní torí wọn ó rí ọwọ́ ta ni o ọwọ́ ọlọ́run lára wa. Yes, ohun tí ó ṣẹlẹ̀ nìyẹn. Ní ìtẹ̀síwájú ọ̀rọ̀ mi, ẹ má ṣe gbàgbé pé lẹ́yìn tí wọ́n ti mú Jésù Olúwa tí wọ́n ti palẹ̀ rẹ̀ mọ́ tán, wọ́n ti gbà kó parí nù, ṣùgbọ́n ìyanu ló jẹ́. Oba awon oba lakoko je ni kankan ofo kan si oba awon oba jidide nle adiju olodumare ise awon apostle lori kene nbe yen e ka wara wara lati ese ikesan ehe ato papo su eh bi a tin wo a gbe soke awo sama gba Jesu kuro loju awon oniyeye to nwo eh bi an ti tejuma oju orun. Yes, bo ti re oke ki esi won duro le ti odo won aha eh ki lo de te fi duro te nwo oke eh. Yes, na yi. Hallelujah, hallelujah. Gbogbo awon oluso ti ani won ma so oba awon oba. Igba ti oba awon oba yo jidide nle. Nse la won gan sibe. Ota to nso yo gan. Mo de be ka mi yin lagbara o. Mo ni ota to nso to nwa bohun o ti se o si. O ma gan. So ani di agbara Jesu nigba opin yi nitori pe nkan ti o to nkan lawo eyan pe ni nkan ninu we Matthew ni ori ogun o le mejo e ka se meji nbe o ba wo ti to bi agbara Jesu Oluwa Matthew 28 verse 1 and 2 e fo soke e soro gidi aha. Benny. Latoru. Oh, you put a cona, Lenona. Oh, you call it. One wadi. Oto. Ẹrù tí ń bẹ lára Jésù Olúwa bá a bá ṣe gbàgbọ́ dáadáa ẹrù yẹn lọ yẹ kọ́ wà lára wa sa. Nínú ìwé Jòhánù ní orí kẹrìnlá ń bẹ̀rẹ̀ láti ẹsẹ̀ kejìlá ó ní lóòótọ́ lóòótọ́ ni mo wí fún yín ẹnikẹ́ni tó bá gbà mí gbọ́ irú iṣẹ́ tèmi ń ṣe lòun náà yóò ṣe àní iṣẹ́ tó tóbi jù wọ́n yí lọ torí tí èmi ń lọ sọ́dọ̀ ta ni o sọ́dọ̀ bàbá tó gbogbo àwa tá a wà ń bí a kì í ṣe ènìyàn lásán. Ẹ já gbàdúrà bí ẹni tí kìí ṣe ènìyàn lásán torí a fẹ́ máa lọ ká máa padà kẹ́nì kọ̀ọ̀kan wá máa jẹ́rìí sí agbára ta ni o agbára ọlọ́run agbára la fẹ́ béèrè fún gbogbo àwọn tí wọ́n kóra wọn jọ bíi júdásì bíi nǹkan kan toró náà lọ́mọ gbogbo ẹ̀ orí òkè ibi tí jésù olúwa máa ń fara mọ́ ibi tó gbé máa ń gbàdúrà ọ jẹ́ wọn ọmọ pé bẹ́ẹ̀ bá fẹ́ mú ẹ̀jẹ̀ ṣáájú yín ẹni mọ ọmọ dáadáa ni. Bí o bá rẹnu sàmì alágbára méje ń bẹ̀ yẹn ẹni tó mọ̀ ọ́ tó mọ̀ mí tó ń rọjọ́ wá kiri kó mọ ọ̀nà tí wọ́n lè gbà mú wa irú èèyàn bẹ́ẹ̀ ó máa sùn kò ní jí mọ́. A fẹ́ béèrè fún agbára ọlọ́run torí pé lọ́wọ́ Jésù Olúwa nìkan ṣo la sọ pé gbogbo agbára láyé àti lọ́run níbo ló wà ọwọ́ Jésù nìkan ló wà. Lòdì ẹ̀sẹ̀ nìkan kan tá a ṣe mele ju Jesu yen lo o se pataki o eni kokan wa la godo mora dada ni akoko kan seyin mo wa ninu ile.
1: This is Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Wa ri wi pe awon eranko kan tan pe ni obo mi mo bi mo se dowo won ninu isipaya yen won de gbi bandan won yo mi wu ba. One year, me, Mobile. What is this that you know why? Won't fully back. Ujiji, go back. Bah, to one year by you. Then we feed it for the buyer bam. Shubanga Timoji, they be chicken here to sell it. Mo da bema. They got Timoji. Every other one's of me beer. You walk on a yimba. Yes, you do an eye neighbor. Din le ko ma yin mi mo ba be si yin le mo be si yin le e wo ibi o tan si niyan iru eyun le lo mi pariwo ye o si tan nitori pe ipan ti o ta yin si won o ba agbara Jesu lara won gugu eyan lo je pe ipan to ba won le ban pe si nitori pe won o lagbara bi an ti yin won ni ban won lo ki tele won ti ja wale. If one we sit by one, I want men, if one or come by one, one repeat that to your one, I laugh, I won't come. I want if one ye make you by one, nobody be at work, I can't walk and walk, come and sit down, a mere mass of one way. If one ye make you by one, nobody be at work, I can't walk and walk, come and sit down, a

0: àwọn ẹ̀bùn kan ti sinmi sí wa lára tó dàbí ẹni kó kú kó dẹ̀ kú àlómọ́ ni. Ọlọ́wà sọ pé ẹ̀bùn ẹnìkan bẹ láàrin wa tó ti dókun ṣùgbọ́n òun ó lu sókè a lè gbọ́ níṣẹ́jú yẹn ká tó lọ. Ṣé gbogbo ẹyin tẹ́ ẹ ní ẹ̀bùn kan lára tàbí èkejì.
1: You are listening to Apostolic Flame Radio, reaching the world with the message of Christ.
0: Bagbara Olorun ba wa e to ko nje nlowo ato nje mo gbina ni adebita ti bi re agbara o fe dawo le nkan ri aya re nja agbara lo ni bagbara ba de ko si to dawo le ti oni tesibo ti oni tesi waju odidi odun merin lori ijo kan soso eyan merin odun merin lori ijo kan eyan merin inu amere ri baba ngbadu enikan sun enikan wo tan enikan lo ri to le mi wa enikan joko kale olohun o li pariwo mo se mo pe ba to to si kerin won go ba pe yo gbi ba gbi abi to si kan to ba pe to bi yo gbi ba gbi yo ma ba ti e lo bagbara ba de enikan soso lohun o tule ti o ma ro lo be bi e wa wo okunrin kan e wa wo mami kan ti mo ba gbadi mi o ti ri wi eleri o adura to gba fun mi ogun mi se kini o ogun mi se ṣùgbọ́n tí ò ságbára bó o pe nǹkan fún àwọn gẹ̀ẹ́jì ẹ ẹlọmú nǹkan wá báyìí wá ẹlọmú nǹkan wá ọ̀hún ti àníyà àbí ò tiẹ̀ mọ̀ pé ogun tó tiẹ̀ lé náà ní sóhùn ọ̀wà àwọn bíbélì mọ́ ni kí a ní ń béèrè ṣùgbọ́n tágbára bá dé nǹkan àbèrè wọn ó ṣe kí ni wọn ó fún wa ohun tá a wọ́ọ̀tì wọn ó wà jáde ohun tá a lérò yóò dọ́dọ̀ wa ṣùgbọ́n tí ò bá ságbára sà èyí ó pẹ ní kòríta kò yé mi afẹ́kùnrin tó afẹ́kùnrin yẹn kọ máa tún kọ yẹn ló tún kọ ẹ dìjú yẹn dáadáa torí àkókò díẹ ni mo fẹ́ lò àwọn èèyàn ọlọ́run ti ṣàdúrà fún wa ẹ ti ọ̀rọ̀ àṣà.

0: mountain of joy.
1: Ẹni tó fẹ́ rẹ́ ni ayọ̀ yẹn dá.
0: That person here tonight.
1: Wà á gbé ẹsẹ̀ rẹ kọ́mọ́ wà wá dúró.
0: Your two legs will move it fast, twice, and you wait.
1: Dúwà tí mo fẹ́ pè yìí.
0: This prayer I want to call.
1: Gbogbo ìpalẹ̀ fi gbà méjèèjì.
0: Up with all your heart.
1: Àti ni.
0: Ẹrin ayọ̀, Olúwa pa mí lẹ́rìn ìmùrìn.
1: Àti ni.
0: Ẹrin ayọ̀, Olúwa pa mí lẹ́rìn ìmùrìn.

0: nínú ìwé tí a mú lọ́wọ́ yìí yóò fún gbogbo tí wà nínú yẹn wá sí ọ̀rọ̀ kúkúrú gbogbo.
1: That's why we say basic administrative procedure.
0: Ìyẹn la fi sọ pé